bí ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run ò mọ sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkùnrin rẹ̀ wo olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan yẹn fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ n tí wọ́n pè ní mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ gbogbo àṣìṣe rẹ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lójijì lọ̀rọ̀ rẹ gbọ́ màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín ẹ̀ẹ́dùn ní mọ́tò sọmọ tó bá yín kọ́ ni ẹ mú wa kò ní wálẹ̀ àwọn yòókù náà ò ní wálẹ̀ onú ọjẹun ọmọ o ó ṣe gan o. Nice gbogbo ẹyin ara ilé ìwọ náà jẹun ọmọ ẹwọ tó mú testimony ìyá yẹn jáde mi ọmọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mọ̀kúntún látọwọ́ áńgẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ sí ẹ wo mi ò tiẹ̀ lè ròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni n ò rí áńgẹ́lì èyí ọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn ẹnìkan ní kí lọ fà á torí pé n ò tí ì di ajogún ìgbàlà nínú ìwé Hebrew chapter 1 verse 14 bí bíbélì ṣe sọ́nà mo ṣe jùlẹ̀ yẹn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀ ó lè mí fi ń bẹ̀ yín o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹyin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo anointing oil a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ ti ọlọrun títí ọsẹ yóò fi kanlẹ ni àwa ti dé church látànà tuesday so ẹyin tẹ ẹ bá ń bọ láàárọ yìí náà ẹ máa tètè bọ ẹ dé títí 6:37 nígbà tí wọn bá di 10:30 a ti kúrò ní church and mo gba ọlọrun gbọ pé ní ọjọ àánú wà ra àánú gbà ẹyin wo lẹ fẹ sanre àánú. Ẹyin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó rówó lánàá san ìdá mẹ́wàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú ọlọ́run jọ jáńgẹ́lì mi ó sàánú mi ìjọ kan lọ kájú àdúrà account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí èèyàn ò bá wọlé ẹlu eléyìí 2017-42-90-47 First Bank nìyẹn Comfort Life Mission International ló ní ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run ni kó rí bo àánú mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ wá kúnlẹ̀ ẹ wá dọ̀bálẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín kárángẹ́lì sí yín ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36 Psalm 131 títí wọ Psalm 136 Psalm 131 títí wọ 136 ó ní àríwẹ̀ parí ìwé Psalm. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yìí ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wàá ṣe wàá gbádùn ayé wàá tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú sọ wárí bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá ọ wàá rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jọ́ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtàánú kọ báyìí you are blessed it is well with you. One hit after another because we are hit music rulers.